0: Ǹjẹ́ ẹ̀sìn ẹ̀wẹ́ ní òkèdè ní bíbí nami èèyàn gba òrà jẹ́ mi tan wẹ̀ 102.7.
1: Everybody kù ní ẹ́, bí gúrà sáńdẹ̀, talk of the town.